0: lọ́rọ̀ mi.
1: Nga fẹ́ kọ́ alẹ́ ìlú kú yìí.
0: Mẹ́jọ jẹ́.
1: Nga fẹ́ kọ́ alẹ́ ìlú kú yìí.
0: Ilé.
1: Àǹtá ni ká fẹ́ kẹlangó rẹ bá. Gbogbo bàbá ká sáré ìlú.
0: Àwọn. Wọ́n bá tí.
1: Wọ́n kú sí bàbá.
0: Yóò kú sára. Uh-huh.